0: àti ọlọ́run wa agbóga tó kó jẹ́ ká rí ànúgbà láti ilé ọjọ́ ẹni ní àárọ̀ yìí a lọ sínú ìlú wọn nígbà tá a kà nínú ìwé orin dáfídì orí kìíní ẹsẹ̀ kejì ṣùgbọ́n dídúró wà nínú òfin olúwa àtúnfẹ̀lú tí ń ṣàṣàrò ilé ọ̀sán àti ní òru ni pé gbogbo ọmọ ọlọ́run a gbọ́dọ̀ ní ìfẹ́ sí òfin ọlọ́run sí májẹ̀mú ọlọ́run sí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ni òfin yìí láti genesis to revelation òun ni òfin tó ń tọ́ka sí nínú ẹsẹ̀ kejì yìí tó bá ń ka tọ̀sán tóru tó sì ṣàṣàrò nínú rẹ̀ wàá dàbí tábí sí ipa odò tí ń sọ ìṣẹ̀lẹ̀ àkókò rẹ̀ pé ìwé rẹ̀ yóò ṣàtúnkọ́ tó bá ṣe ní máa ṣe déédé mo gbàdúrà pé bó ti ń ka ọ̀rọ̀ yẹn ní gbogbo ìgbà ẹ má tọ̀mọ́lẹ́sẹ̀ fún ọ jésù olúwa wa èmi ni ayọ̀túndé akínsọ́yà.
1: Alhamdulillah wassalatu wassalam ala rasulillah adan pe fun olorun oba ba ti o ji wa si oro alaye oro ike ati ge to pa fa nabo muhammadin sallallahu alaihi wasallam ata wa ala ta sahaba ati bubu wa ti an tele oju pa sawon dojo gbende al kiyama e ti ma je ran ti leti wa ni aro yi on na ni wa nabi sallallahu alaihi wasallam ti o ji wa bi pe ahabbu nas ila allah anfa'uhum lin nas eti olorun ba leke ola nife si ju ninu awon eniyan o na le to shanfa ni ju fawon eniyan tawon eniyan ra fa ni se latara re wu eni bayi olorun nife si pupo bi ati njade nle edikaranti awon omo aya wa ti oni to te bi npa eja se daada si won olorun ko se daada si wa irhamman fil ard irhamukum fi sama e sakole kan awon aya yi ti nbe lori le e sakole kan ara yin olorun ba leke ola yo ma se ikeyin na assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
2: ati wa pe aku ojumo loni ojumo to mo wa ojumo re ni yo je fun wa itaniji wa ti o bi bara wa soro loni òun ni àtàjèrè mo ṣe ní ìwúre yí pé gbogbo ìwé títí ò ń gbọ́ mi ní òwúrọ̀ yìí ó bẹ̀rẹ̀ sí ta àtàjèrè ó bẹ̀rẹ̀ sí ṣe àṣeyọrí gbogbo ẹ̀yin tẹ́ ń rajà tẹ́ ń tà àpamọ́ owó àtàjèrè ọjà mo wá ṣe ní ìwúre yí pé àgbàná kò ní wọnú ọrọ̀ ajé rẹ àgbàná kò ní wọnú iṣẹ́ rẹ gbogbo owó tí o bá tu jọ ọlọ́run olódùmarè ẹlẹ́dàá rẹ yóò jẹ́ kí o fi owó náà ṣe ohun rere gbogbo wàhálà ìdààmú tí ó mú kéèyàn náà nà dànù òní débá gbogbo etí tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí àṣẹ ń tó lọ́rùn ọba

nítorí pé òun ni Ọlọ́run tó lè ṣe ohun gbogbo, nítorí pé Ọlọ́run tó ń ṣe ohun gbogbo ni. Bá a ti jí láàárọ̀ tòní, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká fi ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́, ká yìnyín fún ore tó ṣe, ore tójú rí èyí tójú ò rí. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ bàbá, bàbá tí kì í jẹyán tí kì í jẹ̀bà. A dúpẹ́ a sọ pé ẹ ṣe. Tẹ́ẹ̀ tún mú wa jí rí ìmọ́lẹ̀ alayọ̀ lénìí ọjọ́ keje nínú oṣù kẹsàn-án ọdún 2026. Ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ gbogbo ilé o. A tún ti dé ìròyìn ayọ̀ ńlá mú wà. Bá a ti ń pè yín, ìró ayọ̀ lẹ̀ ń gbọ́. Bá a ti ń gbóhùn yín, ara tiwa náà ń yá gágá wípé Ọlọ́run ṣe dáadáa sí gbogbo wa. Lorúkọ aláṣẹ apàṣẹ iléeṣẹ rédíò Nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ Èkó ẹlẹ́kajẹ̀ka, iléeṣẹ rédíò Nàìjíríà lorúkọ ọ̀gá àgbà wa, a kí wa pé a kò jùmọ̀ rè. Àní ní iléeṣẹ rédíò 101.3.5 FM tá a wà tẹ́ ń gbọ́ yìí, tá a ti ń sọ wípé ká fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́. Ọ̀gá àgbà wa Ọ̀gbẹ́ni Abiola Peters, a kí yín lórúkọ wọn wípé ènìyàn á san gbogbo wa, á sọkọ, á sọ aya, á san mọ. Àbí bá a ti bá lé ayé nìyẹn. Yóò san ìyá, yóò san bàbá, yóò san àwa ọmọ. O ní ẹni tó wá ojú Olúwa kì yóò ṣe aláìní ohun tó dára. Ọmọ kìnìún ní máa ń ṣe aláìní tẹ́bí sì máa ń pa wọn. Àmọ́ ẹni tí ó fẹ́ ojú Olúwa ń kọ́ kì yóò ṣe aláìní ohun tó dára. Nítorí pé àwa ní Olúwa, a fẹ́ Olúwa, Olúwa yóò tún ṣe dáradára sí gbogbo wa o. Mo kí wa kú ojúmọ́ rí. Lórúkọ olóòtú Adétohun Olúwọlé lórúkọ mi, àdúrà gbogbo wa yóò gbà. Ẹ ṣáà jẹ́ ká dúpẹ́, ká sì tún fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́.

tó bá bèrè ní rígbà ẹni lẹ̀kùn ni wọ́n ṣí fún èmi lẹ́nìí mo bèrè ó lọ́wọ́ ọlọ́run mo kanlẹ̀ ẹkùn fún ìbùkún tòun àlàáfíà ire kó tó mi lọ́wọ́ àkóyàbùkún tabua lù mí ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ máa káàárọ̀ gbogbo lé o a kó ojúmọ́ re tòní tó mọ wà lónìí tó mi lọ́wọ́ ire kó tó mi lọ́wọ́ olúwa àkóyàbùkún tabua lù mí ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ máa káàárọ̀ gbogbo lé o a kó ojúmọ́ re tòní wà lónìí ọjọ́ ajé ọjọ́ keje nínú oṣù kẹsàn-án ọdún 2026 tá èmi àti yín àwa lájọ mú a sì tún wá lò ó lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ọdún ń lọ àwa ń bọ̀ àmọ́ bá a ti ń bọ̀ ọ̀hún ẹ̀jẹ̀ a ní ìfọkànsí nínú gbogbo tá a bá ń ṣe ká sì tún ní ìbẹ̀rù ọlọ́run adé tó ń olúwọlé lorúkọ àtúpalẹ̀ ìwé ìròyìn lásìkò ètò ẹ̀rọ rédíò 1103.5 fm ẹ jẹ́ máa lọ ní tẹ̀lé ìwé ìròyìn vangard ìwé ìròyìn the punch nigerian tribune wọ́n bẹ níwájú mi láàárọ̀ tòní láti máa tibẹ̀ mú àwọn ìròyìn tó so ní kùndùkùndù wá sí ètí gbọ̀yìn ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé

ìròyìn wọ́n ìròyìn báńgáàdì tó jáde láàárọ̀ tó ní oyè ló ń sọ̀rọ̀ sọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní bí ọrọ̀ ajé ṣe ń gòkè dàgbà sí ohun tó yẹ ká kọ́kọ́ fojú ẹ̀ mọ̀ wípé ebi kúrò nílẹ̀ iṣẹ́ ó di ohun ìgbàgbé lórílẹ̀-èdè Nàìjíríà. Àmì ǹjẹ́ ẹ ti gbọ́ pé south east wọn ni wọn mà ti ṣàkálẹ̀ wọn ti rẹ́kọ́ọ̀dù nefond loan àwọn tí wọn jẹ àǹfààní ẹ àwọn iye iléèwé tó jẹ àǹfààní ń bẹ akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ra àǹfààní owó yà á látọ̀dọ̀ ìjọba fi kàwé jẹ. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àwọn dúró tán ni o, ẹsẹ̀ méjèèjì ń bẹ ńlẹ̀ kò sì wá dúró tíẹ́tíẹ́. Wọ́n lẹ́sẹ̀ tó níṣan lẹ́yìn ni láti fi lè kojú àwọn agbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ó tùlùtùlù kan báyìí òun náà ni wọ́n ti yà sí ọ̀tọ̀ láti lè fi rí pé wọ́n dàpọ̀ pẹ̀lú àwọn onílé iṣẹ́ ńláńlá kan ní ọ̀nà ojú irin kí lílọ bíbọ̀ kó lè túbọ̀ rọrùn kí. Lẹ́yìn ètò ìdìbò okúrewé wọn ní kògbò wọn ní gómìnà Adeleke tí wọ́n ṣètò ìdìbò tí wọ́n rí àṣeyọrí ṣe bàbá oníbà ènìyàn ọlọ́nìyàn ni wọ́n bá ní oyè káfárá nísìn. Ǹjẹ́ ẹ ti gbọ́ lọ́dún 2027 Shehu Buba ó sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní ó níṣẹ́ rí àwọn tí wọ́n jẹ́ alátakò nínú ẹgbẹ́ olóṣèlú àwọn ni wọ́n ń lo agbésùmọ̀mí àtàwọn àká lóríṣiríṣi láti fi ba orúkọ àwọn kan jẹ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ orúkọ àwọn kan jẹ́ ṣáájú ètò ìdìbò lọ́dún 2027 ǹjẹ́ ẹ ti gbọ́ pé ẹ lè máa wo nǹkan arúfin bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sínú fà á sínú wọ́n ní tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní fà á àjọ World Health Organization WHO àwọn ni wọ́n ń ṣe kìlọ̀kìlọ̀ wọ́n ní bí gbẹ̀yìn ara ẹ̀ ṣera ẹ̀ ní bóyá ẹ ò mọ̀ ó lè fakọ́ jẹ̀dọ̀jẹ̀ ìmọ̀ ba kíndìnrín jẹ́ àtàwọn nǹkan míì ni wọ́n sọ wípé fi léwu ságo ara inú ìwé ìròyìn Nigerian Tribune náà wà. Ǹjẹ́ ẹ ti gbọ́ INEC lẹ́yìn ọ̀sẹ̀ méjì wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú kan kí ló ń fa delay inauguration yìnyín ká máa gbọ́ bá a ti fún yín ló ń tẹ̀ pé ẹ má ìyẹn náà wà níwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní. Àwọn olórí six Nigerian lenders bẹ́yìn ò bá wò dáadáa ó jọ leaders Nigerian lenders ayánilówó ẹ̀ ń yáwó ẹ̀ ń fowó ṣòwò àbí kílẹ̀ ń fowó ṣe. Inú ìwé ìròyìn Nigerian Tribune wọ́n ní àǹfà lórílẹ̀-èdè yìí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní wọ́n darapọ̀ pẹ̀lú ibi owó tí ìlú ti máa tún yọ jáde. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn ìjọba àpínlẹ̀ wọ́n ní ìdálù báyìí òun náà ní ìṣèlú o ṣe é ti rí ìpìlẹ̀ fún Lásìlà ìforúkọsílẹ̀ fún Lásìlà ẹ bá ti ní kì í ṣe fún pé ẹyìn ilé ẹ̀pa ni mo fẹ́ mọ̀mọ́ mi wọ̀ ibẹ̀ nìkan láti nílò ẹ̀ wọ́n ní lò léèwé ìjọba àpínlẹ̀ kò wọ́n náà tún máa lò ó láwọn iléèwé kì í ṣe ti ìjọba torí pé gbogbo ẹ̀ àtọmọléèwé ìjọba àtọmọléèwé aládàáni gbogbo ohun tí wọ́n láǹfààní tí wọ́n ó jẹ á lè mọyí ẹnu tá a dáná kalẹ̀ fún lórí àwọn ètò tá a máa ṣe nípínlẹ̀ yìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ èmi ò ṣàtìlẹ́yìn ajínigbé mi ò kówó fún gbé kí wọ́n lè máa fi hùwà àbàjẹ́ sẹ́nítọ̀ kan ló yọra ẹ̀ lọ́rùn. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà núwèé ìròyìn Vangard lójú ewé kìíní lọ sójú ewé kẹwàá ni wọ́n ní ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ àtúnyọrí afárá wo ni afárá ti kà ẹ̀ ń tọ̀yọ́ bọ̀ ìbàdàn lẹ ti wá aládàlẹ̀ yìí ti ń bọ̀ ibo lẹ ti ń bọ̀ ẹ̀kọ́ làwa ti ń bọ̀ ọ̀yọ́ làwa ti

lẹ́yìn tẹ́ ẹ̀ fi lè ṣe é a sì ti wá ṣe gbogbo nǹkan lásìkò ẹ má jẹ́ kankan ẹ má jẹ́ kí nǹkan kan wá ṣe ìdálọ́wọ́kọ́ o ẹ ìfun yín rárárá ẹ have order wọn náwọn ti gbé orí yìn fún òṣèlú àwọn ẹgbẹ́ òṣèlú apc wọn ní àwọn wẹ̀ǹtà wọn àwọn pèrègédé bẹ́ẹ̀ ni àwọn fi gbòòrò jẹka ẹgbẹ́ òṣèlú adc náà ní eégún tó kọjú òní yóò padà wòran nígbẹ̀yìn apm àwọn láìpẹ́ lónìí ni council campaign council wọn ni wọn ti ṣe àwọn inauguration lénìí ẹgbẹ́ òṣèlú sdp nítọ̀dọ̀ tiwọn àwọn ò tí ì fi ìgbà sí àmọ́ wọn ní àwọn ti fi sí tomorrow ó ti padà jáde kálukú sí mú ọjọ́ torí pé àjọ elétò òdìbò ní kí ni ohun tó ń da yín dúró kó tó di wípé àwa náà wà gbé ìgbésẹ̀ kan ẹ tètè ṣe ohun tó yẹ kẹ ẹ ṣe. Èmi ò ní bẹ̀ èmi kọ́ ọwọ́ mi máré funfun nẹ́nẹ́. Ìwé ìròyìn Nigerian Tribune náà ní Shehu Buba ló ti sọ̀rọ̀ yìí. Ó ní ọwọ́ òun mọ́ òun ò sí kò sí ọwọ́ òun nídìí ààbò sí bí ìgbà kan mọ́ ọ̀sàlẹ̀ kó ìbá máa mú mi wá sẹ́nu ẹ máa bá ń parí ẹ̀ lọ́ọ̀dẹ. Ó ní ọwọ́ òun ò sì ṣe agbódegbà bẹ́ẹ̀ lòun ò ṣe alátìlẹ́yìn àkọ́wọ́ fúnni dà lúrú kan. Wọ́n ní àwọn ò sí ń bẹ̀ gbogbo ibi tẹ́ ẹ ti ń rí àwọn àkàálẹ̀ yìí wọ́n ni wọ́n kó láti lè fi ba orúkọ àwọn jẹ́ ni tó sì jẹ́ wípé ó ní padà bójúdé fún àwọn àtàwọn tí wọ́n ń ṣe alátìlẹ́yìn fúnra wọn láti ba orúkọ ẹnìkan jẹ́ nínú gbogbo àwọn tá a jọ ń bẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn ọpẹ́ o àwọn nípínlẹ̀ Delta Aroko Bodúndé tí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé wọn ni wọ́n gba ìtúsílẹ̀ lẹ́yìn táwọn yẹn ti bèrè fún owó tùlùtùlù ní àgbẹ̀ ọ̀gbẹ́ni Ndụka Oyè. Wọ́n ni wọ́n ti bọ́ lọ́wọ́ àwọn ajínigbé wọn tí wọ́n kó wọn kì í ṣe àwọn nìkan ni ní ìjọba ìbílẹ̀ Ika South Local Government Area nínú ìpínlẹ̀ Delta tí wọ́n ní ìfurasí gbígbé wọn náà kò yàtọ̀ sí àwọn ẹni àti láwí darandaran tó bá nǹkan mí lẹ̀ ni.

dúró tẹwà tóhun náà rí sẹpẹ sẹpẹ ló bá gbé kiní kan sẹnu lè fi gba mu jáde ló ń gbẹnu jáde lokomotífù ìwọ náà wá wò pé as in a big girl now o yẹ ká wa náà le join there yẹ ká le join wọn if you can't beat them you join them wọn ni bi ti nǹkan arú òfin kọ torí wípé àwọn àjọ elétò ìlera World Health Organization ni wọ́n ti ń sọ nínú ìwé ìròyìn Nigerian Tribune eléyìí tó jáde láàárọ̀ tó ni wípé ìgbẹ̀yàn fọwọ́ ara ẹni ṣera ẹni ni simple as that ẹni ebi ń pa wọ́n roka wọ́n mú ṣíbílẹ̀ lọ́wọ́ wọ́n ṣe é yọ́ ẹ̀mọ yọ yọyọ ewédú wọ́n mú ṣíbílẹ̀ lọ́wọ́ wọ́n rò màlà pàǹtìpàǹtì wọ́n ní apẹ̀rẹ̀ rẹ̀ mọ́kà ń bẹ̀ ó wá débi ọkà ó wá bu àmàlà tíntíní ó dédi ewédú ó bù ú níwọ̀nba ó dédi omi ọbẹ̀ ẹran tó kéré jù ń bẹ̀ lómú ó wá lọ jókòó síbì kan wọ́n sì ti sọ wípé you are free to serve yourself ó jẹ́ tán nílé ó mọ̀ pé òun lè jẹ iṣu ẹ̀bà méjì kò sì sí nǹkan yàrá lọ́dọ̀ tiwọn wọ́n ní bí ìgbà ẹni fọwọ́ ara ẹni ṣera ẹni òun ni torí pé ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ a máa ba kíndìnrín jẹ́ wọ́n ní ó ní ewu gidi sí àgọ́ ara ẹni tó bá létí tó sì ń gbọ́ ohun tí àjọ ẹ̀mí WHO tó ń wí fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ràn láti máa fa nǹkan àrùn òfin sí mú ẹ jẹ́ kí n lọ ẹjẹ́ lọ sínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní àwọn ìpínlẹ̀ kan wọ́n màṣì wọn àwọn kan ń gbára lé àwọn kan fi kiní kan ṣọlá àwọn kan IGR àwọn kan àwọn ìpínlẹ̀ mẹ́rìnlélógún kan ṣáà ni wọ́n tò jọ sínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní o níbi tí wọ́n sọ wípé ṣe rí àwọn kan gbogbo ìgbáralé gbọ́kànlé wọn owó tí ń tọ̀dọ̀ ìjọba wa ni kò sí nkankan míì lẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ló dàbí ìgbà tó jẹ́ pé àwọn kan fẹ́ ya létí lápá àwọn ò ya létí lápá o àmọ́ ohun tí tó ń bẹ lẹ́yìn ọ̀fà tó jòjì lọ yìí òun náà ló ń fà á ǹjẹ́ ẹ ti gbọ́ bọ́mọ̀gùn orílẹ̀-èdè nàìjíríà bá ṣiṣẹ́ tó fẹ́ fẹ̀yìntì asin tó dépò general pensionable salary rises ẹ̀mí yín lẹ́ fi lò ó ẹ̀ ní gbowó ọ̀hún tọ́kẹ́ ẹ lọ́kú ẹ̀ ní gbowó ọ̀hún tọ́kẹ́ ẹ fi wà àrùn ẹ̀ ní fi wà àìsàn lórí ara yín lórí aya lórí ọkọ àti lórí gbogbo àwọn ọmọ tòun ọmọ inú ìwé ìròyìn The Punch ni ìròyìn tó kó àdúrà lọ́wọ́ rẹpẹtẹ ibẹ̀ ń ló wà láàárọ̀ tòní ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn Daily Sun àwọn èèyàn ń kó ẹrù kẹ̀tíkẹ̀tì àwọn èèyàn ń gbé àpamọ́ wọn kìtìkìtì ọdún 2027 ojú kó má rí bí gbogbo ara báyìí lògùn ẹ̀ inú ìwé ìròyìn Daily Sun ni wọ́n kọ sí o wọ́n ní àwọn èèyàn máa ń kẹ́rù kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC èmi ò mọ àmọ́ ó ń bẹ lójú ewé tó jáde dáadáa nínú ìwé ìròyìn Daily Sun wọ́n ní wọ́n palẹ̀mọ́ ẹrù wọn kúrò ni wọ́n wá sọ́ra wọn di ọmọ olówó palẹ́dà táwọn kan sì ń sọ wípé ẹranko ẹ̀mẹ̀ ní ìjọ ẹ kì í sunlé àná gbogbo pẹ̀lú bẹ́ẹ̀ ti fẹ́ gbé òṣèlú APC ṣètò ṣóyẹ kẹ́yìn ó tún wá sọ wípé ẹ bá mi gbà pamọ́ kí n máa lọ ẹ bá bájà á parí ẹ̀ àwọn àtẹnu they can fight now ìjà tó bá wáyé lọ́dọ̀ wa á parí ẹ̀ ní ẹnìkan ò ní sá lọ fẹ́nìkan a ò ní sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o yé inú ìwé ìròyìn Daily Sun ló wà ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn Daily Sun yìí Nigeria sitting on time ire lójú owó rì ẹbẹ́ni yẹn bá fẹsẹ̀ tanlẹ̀ ire ló wá ọ̀rọ̀ tútù ní ọ̀rọ̀ àlàáfíà ni ó máa tẹnu tèmi adé tó wà tọ́kẹ́ ọmọlúwọlé bọ̀ Donald Duke ló sọ̀rọ̀ ó ní tíjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pọnmọpọnmọ tá a máa rọ́fà di sí àti wípé gbogbo ọ̀rọ̀ ńlá lè sọ lójú ẹni tó yá dì iṣẹ́ ọlọ́run ọba ni o àmọ́ ká wá tún tẹnu mọ́ púpọ̀ lójú àwọn ọmọ ẹ̀ tí wọ́n gbọ́rọ̀ dáadáa sódà wọ́n á lè translate bóyá by sign àbí bóyá nípa àwé táwọn náà kà Donald Duke ó máa ń sọ nínú ìwé ìròyìn ó ní gbogbo ọmọ lọ́wọ́.

tó ṣe ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti ìrìn àjò lọ fún àjì lọ́dún 2027 lè ti rí pé àjọ tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún àjò àjì tọdún yìí jẹ́ 7,882,822 naira péré. Bẹ́ẹ̀ ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí, gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kọjọ́ di gbèdéke ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 0808-076-6813 tàbí 0802-317-4373. Olùkéde Ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbeni akọ̀wé ìgbìmọ̀ arìnrìn-àjò àjò ní ìpínlẹ̀ Èkó.

0: hygiene. As on a day, do all the let everybody sleep inside mosquito net. Where them treat with medicine right, to protect owner and owner family. For a malaria-free Nigeria, everybody play their part. This message now from the federal government, Lagos government, and malaria partners.
1: Padà sí ètò wa ǹjẹ́ ti gbọ́ Tiléṣẹ́ Radio 1103.5 FM níbi tí a ti lọ polówó ọjà tá a sì ń sọ wípé ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa lẹ́ka ìpolówó ọjà kẹ̀gbẹ́ mú tẹ̀ ń tà wá káwọn èèyàn kí wọ́n lè. 070-4700-3341 lójú òpó tẹ mọ́ wa fún àgbéyẹ̀wò pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ìjọba àpínlẹ̀ Èkó Lagos State Government wọ́n ti kàn án nípa báyìí, wọ́n ti kàn án nípa ọmọ yín fẹ́ lọ iléèwé aládàáni ìpínlẹ̀ Èkó lẹ̀ pé ọmọ yín ó lọ iléèwé ìjọba ìpínlẹ̀ Èkó lẹ̀ a fẹ́ rí pé gbogbo yín wọlé pẹ̀lú ẹ forúkọ ọmọ yín sílẹ̀ pẹ̀lú ìwé lásìrà ìwé ẹ̀rí lásìrà. Hello.
2: Àtọ́júmọ̀.
1: Àtọ́júmọ̀ rí sà.
2: Èké ni ògúndélé láti Yegun.
1: À ń gbọ́yìn sà.
2: Àjẹ kọ́kọ́ kí àná mi. Yèmi ni ẹni là pọ̀ ọ̀nà àwórì.
1: Ẹ ṣé bàbá.
2: Ọjọ́ mo bá gbé mi lọ àwórì. Àjọ ni mo dà.
1: Ẹ ṣé.
2: Ọ̀rọ̀ lásìrà.
1: Orí Adé àgbè yìí.
2: Kò tẹ́ ń jẹ́rí. Bí o ṣe yẹ kó rí gan nìyẹn. Nítorí pé kò ń gbé Èkó. Tó bá jẹ́ Amẹ́ríkà. Ẹjọ́ tó bá yẹ. Ṣé pé o ti wà ní rẹ́kọ́ọ̀d.
1: Bẹ́ẹ̀ni.
2: Ṣùgbọ́n kò sí kọ̀ǹpútà ìlú Nàìjíríà. Tọ́mọ bá ti pé ọmọ ọdún mẹ́fà. Ó lọ sí ilé. Kò lọ lé ìwé o. Kó lọ sí rẹ́lùwẹ̀ kíun. Kó lọ sí lásìrà fún. Nítorí bá lé ilé tí ò bá mọ iye ẹrú tó. Kò lè láṣẹ yọrí.
1: Ká sọpọ́ọ̀tì ìjọba ni bàbá wa JP Ògúndélé ni kò sí. Ẹ̀yin kan kí ni èròǹgbà àti yín. Hello.
3: Ẹ
1: káàárọ̀. Ẹ
3: káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀ ọ̀gbẹ́ni.
3: Ire ló ni o, ire o, ire ló ni o, ire o. Mo dúró mo ríre, mo bẹ̀rẹ̀ mo rí.
1: Ire
3: wọlé tọ̀ nínú ẹgbẹ́ mi, ire o lórúkọ mi, sọ gbogbo wa ní ni o.
1: Àmì àṣẹ Ẹdùmarè.
3: Lórí ọ̀rọ̀ láti
1: Agbóyé.
3: Ó wà òkè ìdíje kan ní ó yẹ kí ìjọba ní database. Ó jẹ́ ti overdue kì í ṣe lásìrà nìkan. Bí dáadáa yẹn wà fún gbogbo ọmọ Nàìjíríà. Torí àwọn mùdùmúdù àwọn nǹkan amáyédẹrùn àti àwọn nǹkan míì kan gbégbé tẹ̀lé ló pé ẹ kó wà. Ó wà òkè. Ṣùgbọ́n kó máa pẹ́ pé ó ṣe bẹ̀rẹ̀ pé wọ́n fi gbèdéke sí. Wọ́n máa fi gbèdéke sí. Ó jẹ́ overtime káwọn èèyàn máa wá. Wọ́n máa ṣe díẹ̀díẹ̀díẹ̀. Wọ́n máa jẹ pé rush máa wà. Títí kó máa fi gbèdéke sí pé bàbá ẹ̀ kò.
1: Ẹ ṣe púpọ̀ ọ̀gbẹ́ni John. Kò sí ẹ̀ nílé kánsù torí pé gbogbo táàmù làwọn ọmọ wọ yàrá òwe. Ẹ lò ó.
3: Ẹ káàárọ̀ máa fi ṣe o.
1: Ẹ káàárọ̀ sí.
3: Yàrá jíjẹ wo.
1: Àmì àṣẹ Ẹdùmarè.
3: Kájíṣe àti pẹ̀lú Adébáyọ̀ Kàṣù Kàṣì ni oṣù ni o.
1: Ẹ káàárọ̀ bàbá wa.
3: Òtó yẹ bẹ́ẹ̀ náà ni o. Ṣùgbọ́n ìjọba kan mú ọ̀rọ̀ dátàbẹ̀sì fún mo ní kókó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn dáta tí wọ́n ti gan ọ́n tábà ti kọ́ ní ọba ti kọ́ ọ́n ti rẹ́jíṣẹ́ sí lóka gbogbo. Nínú ìbẹ̀ náà ni pípa yẹn ló ń jẹrà mọ́. Bẹ́ẹ̀ kọ́ mọ bá ti ṣe ẹ̀rọ ní kọ̀pútà tó dáa á lè ẹ̀ńtà bá ti tẹ pé wáyé tẹ orúkọ ẹni gbogbo ọdún sílẹ̀ gan
1: ó
3: máa gbé jáde. Kọ́mọ ṣe fọ́nà ọ̀gbọ́n gọ́bẹ̀rẹ̀.
1: Àmì God bless Lagos State and Nigeria. God bless Lagos State. God bless our locals and God bless all of us. Hello. Hello, ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà, ẹ ti wọlé àti gbé ìpè. Hello.
3: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sà.
3: Ọlọ́bàájú bàjẹ́
1: o. Oníbàjẹ́ lágbára Ọlọ́run bá mi òkè.
3: Orúkọ General Ambassador Labapita Olomolati Dogbio.
1: Afárámọ́.
3: Ibi dátà bèèrè ó ṣe pàtàkì ó ṣe kókó.
1: Òkè.
3: Òun jẹ́ àwọn òyìnbó. Bí ẹgbẹ́ kò sọ fí ń gẹ́tù gbogbo àwọn information. Tòlùbọ́ bá dá ọmọ kẹ́tù ń sàn ibi ṣe pé tẹ́pẹ́kọ́ ṣe nígbà kọ̀ọ̀kan wá sílẹ̀ tẹ́pẹ́kọ́ ṣe bí oṣù mẹ́ta àmọ́dún kọ̀ọ̀kan sílẹ̀ wọ́n máa pọ̀ sínú lọ ẹbí kọ́rẹ̀ láti kókó nínú ìbò lókìdí dẹ́ta bẹ̀. Bẹ́ẹ̀ sọ fún ìjọba bẹ̀ ni pé àwọn tó ń ṣe ọmọ nàìjíríà àwọn bá lọ rẹ́ tí ó ń ṣe kíni kan fi sẹ́pọ̀ lọ gba NIN. Mo sọ fún ti ko ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àdúgbò tí mo wà yìí o. Ṣé o ti ṣe pé ọmọ Nàìjíríà ni? Ṣò ọdún wá láti Nàìjíríà ni ọwọ́ ta ọdá kọ́ọ̀sì. Kò dẹ̀ níbẹ̀ ní àwọn ìlú òyìnbó. Báwo ṣe wá ọdún pọ̀ ní NIN? Táwọn náà ti wá ọkùn báńkì. Táwọn ti wọ̀ níbí. Lókè jẹ bàbá àbúrò yẹ. Tọ́ba ti ṣe ọmọ Nàìjíríà. Kò yẹ kó máa gbà wọ́n láyè.
1: Ẹ má sọ pé ẹ̀gbọ́n ẹ ti ń gbọ́ sí àwọn aráàlú sọ wọn láwọn tí wọ́n àjọjì gan.

0: gbogbo ti o ni iwe kokon wole sorilede Nigeria won ki le yi won ti ni ona kan ton gba e ba won osise ijoba awon osise ti won be lawon ika yi e se oto o e se oto tori pe yo pada dun wa gbeyin to ye ba fi be n gba won la le jole o
1: hello
0: fo jigi owo mi e ka ro sa
1: hello
0: e ka ro mo sa oruko yin bi te si
1: afolabi lo ku lati agege
0: lati agege e ka ro
1: yes ma e ti mo pe lori oro lasa ni pe we really commend the effort of the government
0: thank you sir
1: lori lasa ni olorun ama ba mo lowo
0: ami ami
1: the commissioner of commissioner of basic education mm Mr. Tolani Balogun
0: okay
1: e to gbe le yi o da pupo o da pupo lati pe ni ka omo ni database
0: okay
1: eni ti o gbe gbe yin le so o so ni won so o
0: okay
1: Okay.
0: How come?
1: Go investigate you.
0: Uh-uh.
1: So you go Nigeria, Nara. Turn on back, turn on back now. Only do phone call. So you go Nigeria.
0: Benny.
1: You go on Thursday. Come about to go Nigeria.
0: Benny, Benny, Benny. Eshupu. Ogbeni Afolabiti Agege. Oro na le ngbo yo. Ijoba e ti ro wa sara lu. Ara lu are supporting you. Lori igbese ti ijoba ipipe ni lori gbigba lasra sowo. O de da gan ni o. O da ni. O da ke ni lowo. Hello.
1: Hello.
0: E ka ro sa.
1: E ka ro le o ti gbe o.
0: O gbere ogboli.
1: O gogoli je gbe la ba ti ta bo. E ba bo je mi ni ko se bo le bi le ko se ta o. E wa ti ga ba bo.
0: Agbo.
1: O la ju be.
0: O la ju be. O la ju be. O la ju be. O la ju be. E ka ro.
1: Je li ye le go te ti gbe o wa o ke da da le ko gbe e.
0: Okay.
1: Oye. Itori o ba ti da po mo wo tu ji pe are gbe do mo wa. Ato le ye ko je ka ra ko ti ku da ra ko ka ri ba ti ku e bi wa ilo. Ewa ba ha to do la pe ti le o ta se o to do.
0: Okay. Ìjọba ìpínlẹ̀ Èkó wọn gba lastra o fẹ́rí bàbá kan ti sọ láti kò dú bẹ́ẹ̀ lọ̀gbẹ̀ni Afolabi náà sún látàgègè hello ẹ káàárọ̀ ìpè yẹn wọlé ó sì lò padà ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa wá nǹkan ṣe sọ bó ṣe jẹ́ pé gbogbo aráàlú pátápátá báyìí ni wọ́n kọ ara àti ìhà tó dá sí ìgbèrò tí ìjọba ìpínlẹ̀ Èkó gbà pé káwọn lè mọ iye àwọn ọmọ táwọn máa gbáradì láti ṣe ìtọ́jú wọn káwọn ó sì ní àrídájú àkọsílẹ̀ fún gbogbo àwọn ọmọ tí wọ́n lọ ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkó ṣọ́nà fún basic ìpínlẹ̀ Èkó káwọn lè mọ iye àwọn ọmọ táwọn máa gbáradì láti ṣe ìtọ́jú wọn káwọn ó sì ní àrídájú àkọsílẹ̀ fún gbogbo àwọn ọmọ tí wọ́n lọ ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkó kọmíṣọ́nà fún basic education ìpínlẹ̀ Èkó Tolani Ali Balogun won ni e se pupo won ara dupe lowo yin be na ni won dupe lowo gomina ati awon to je osise lastra te ma dawun eyan lasiko in advance thank you so much in advance ade tohun oluwole loruko mi gbogbo eyin te pe wa a ma dupe pupo lowo yin ina o ni tan owo yin oju o ni ti

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá ní dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀. Tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá yẹ ti pé tó tàbá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Iléeṣẹ́ tọ́lọ́wọ́n bá ní dádé rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá míràn. Àwọn lọ́lọ́wọ́n bá míràn, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan sí jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òpin.
1: Láti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó, ó ti sùn yín. Ẹ ti fẹ́ gbà kámú.
2: A ò mà ní gbà kámú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nárun.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù sójà ni ò jẹ́ kójú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Fúlàní wí àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168. Kó tó di pé òun ó tẹ̀síwájú, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa, bàbá Òṣùlá. Arákùnrin yìí, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bí kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lu ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sú yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Ẹ bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojú kọ Asọ́lọ́ Bus Stop yẹn. Síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, number 30. A tún wà ní Ìsàwò ní Abbé Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́lẹ̀ ńbẹ̀, opposite ti Abbé Bus Stop yẹn, ẹ ti rí bánà Òṣùlá Aba ńbẹ̀. Ẹ̀yin tífọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kó máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òṣùlá Aba. Ẹ̀yin ti ìyànà pájà, a ń bẹ ní number 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dá Ìdímù Road ní ìyànà pájà ní àdojúkọ Gowan Estate. Emma Bawambe. T. Osodi. Awani. Ladipo Bus Stop. Ni Ikeja Long. Nilepo. Majok. Ni Adoju Kobi. Bridge Eleseye. Etiri. Magnet Plaza. Te Batidebe. Ebere. Block 125. Etiri Bana Wambe. Anifa Isalubao.
0: Hey, Ekpi. Osodi number 091 57 58 9016 091 57 58 9016 Tabi Kekpe Wansori 070 38 61 51 68 070 38 61 51 68 Egbo, iwo to ba ti gbiyanju gbiyanju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to mojule ja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je ndeka polowo ojana mo nbo o eku ka
4: awon agbapo won so pe igi guguru magun mi loju atokiri lati nlo amojuto iriran eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma
0: iwo ti ri bi oye tabi o ti ruku ruku ru oju lewo o nta bai bai abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete jide nle e ma bo ni le ise osula aba ai solution baba gangan be pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona e wo mo nbo na e je ka fese rajo die e ku kale.

0: eka abo pada e wa gbo o gbogbo awon omo ti tawon baba wa n pariwo ton pariwo fun wa awon omo rina daada awon omo rina daada se loju n pa ton wa mi poroporo e ma je ko ro won osun ni e mu won wa sile ise osula aba eyin na o ni fa isan lo ba omo re ni o gbeyin awa na o baba to jiya nitori wa mama to jiya nitori wa won o mo gbodo di tan wole abi looto e ti gbiyanju o e ti sare sotu sare sosi sugbon beyin o ba ti debi ti olohun oba mi o ti de gbiyanju re lade bi igba ti o gbiyanju ni ile ise osula aba I solution ibe ni ke lo o o da mi loju pe te ba debe olohun oba mi o de gbiyanju yin lade won foju won ri na kedere tamo na o fi alaafia lule aye ke eyan o fe jeun kori na ri n to fe je abi ka lejo o wole ka tete meni to wole olohun mo se wa laja wole kabi ta mo wa so pe kabiru ka abo ti kabiru o wole ta wa mewure ewure jade ai loju lo n je ki agbalagba o si ranran laisun toju o ba fo ese oni sina ai se dede oju lo me eyan sese ma fowo pa ogiri ko to rin ai se dede oju lo mu eniyan jasi ko to jasi gegele eniyan tolohun oba mi ba kadara pe anadanu won dopin lori oju won to nyo won lenu lolohun oba mi o ke ma n dari lo sile itoju oju osula aba ai solution opo olohun oba mi la won dibun o opo olohun ni won ba duro be sire awon o ki n fara pamọ je eyan niya lori ododo ni won gbele ise won le lori ta ba n pe won ni sehu ninu alagbo nile yi gausu samani ta wa yi ninu awon ti won sise itoju won to be won to ju be lo se iroyin ile ise osula aba ai solution ko ti de se ti gbo ti yin ni abe mo gbo tantan ti won polongo won lori radio kaakakiri ipo airina kawe te wa yi airina ka bible e le ka qurani kotule yin wo oju yi o wa njo gegele omo lo sese n fa elomi ni tete ko to le jade so ti pe lo ti le ti wa lenu e abo sese bere e dakun e fara bale ke e gbo number yi eyin e pe number yi o awon lọlọrun oba miran gege bi olugbala fun gbogbo awon to ba larun oju oya e mo ba iroke eko number un kale bayi 091 57 58 9016 091 57 58 9016 tabi ke pe 070 38 61 5168 070 38 61 5168 number baba osula no baba osula lo so wipe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko seni ti o mo figo soju ko to le di pe yi o mo riwe ka tabi ko to te computer ima figo soju kawe ima figo soju ka bible ki je ki eniyan mura si ohun to nyo lenu ninu oju ewo ohun to nyo ni lenu ninu oju la ba moju to ka eje a ka figo sile ewo eje n tu baba sile eyin ke wa gbo pere pere oro lenu won oya ẹkú ọkà
1: ni. Àbá òsì láti àti pariwo ọlọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dájú.
2: Gbogbo ènìyàn lọ.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: Ẹ ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa. Àbí a ti ṣàyẹ̀wò. Wọ́n ní àpẹjù ṣúgà ni ò jẹ́ kó dùn wó kí ẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá òṣùlà léwé àti gbòògùn tó fi lè kojú ẹ̀.
3: Mo kí gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ mi ní déédé àkókò yìí. Orúkọ tèmi ni Ọláwálé Osù Ọlálé, aláṣẹ iléeṣẹ́ Òṣùlà Àbà. Iléeṣẹ́ tó jẹ́ pé ìgbáyé gbádùn gbogbo ẹ̀dá ló jẹ wọ́n lógún. Níbi káfewé àtegbò, túìdè, jáìdè, gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́, àbí èyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àìsàn tẹ́lòmíì ti náwó náwó sí, tán ti fẹ́ gba kámú, tán ti fẹ́ sọ̀rì tínú. Ẹ má ì tí ì jẹ́ ká gba kámú aburú o, adìyẹ tí ò tí ì kú sì lè jàgbàdo. Iléeṣẹ́ wa ló ṣe àgbékalẹ̀ egbòogi alágbára bí àrá. Egbòogi oníbẹta 3-in-1 package tó ń ṣe iṣẹ́ fún ìṣòro ojú ọlọ́jọ́ pípẹ́ àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀. Òṣùlà Eye Solution Powder Plus, Òṣùlà Herbal Bitters, Òṣùlà Antibiotic Powder. Mẹ́tẹ̀ẹ̀ta nìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀. Tán sì ti lù ló ń tẹ̀. Wọ́n ti ní NAFDAC number o. Tó bá ń ṣe wá bí ẹni pé ojú wa ń léwó, ó ń tà bàbá, ohun tó súnmọ́ la lè rí, tó bá jìn, a ò lè rí. Ẹ̀yin rí bí ọyẹ, ṣe lẹ̀yin rí kùrukùru, kò tó lẹ̀yin wò, ó wá ń jọ gegele lójú wa. Ẹ̀yin ò rìnà kàǹkan tó bá wẹ́ mọ́, àbí gbogbo nǹkan ń ṣókùnkùn. Ẹ̀yin ò lè wo iná, ẹ̀yin ò lè wo oòrùn. Ṣe ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fà yín ní tẹ̀ẹ̀tẹ́, kẹ́ ẹ tó lè jáde. Ẹ̀yin ò dá ojú ẹni tó ń kiyín mọ̀ mọ́. Gbogbo ayé ti ń fura pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú titi wa. Ẹ̀yin ò lè wa mọ́tò lálẹ́ mọ́ nítorí àìrìnà. Wọ́n ti fẹ́ dá wa dúró lẹ́nu iṣẹ́. Ẹ̀yin wo nǹkan funfun tó lé tóńtó síbi ìríran titi wa. Irú orúkọ wo làwọn olóyìnbó ni wọ́n ti ń bá wa pé n ti ń yọ ìríran tiwa lẹ́nu. Òṣùlà Eye Solution Powder Plus ni egbòogi táwọn ayé tún ń lò tó fi ni lọ́kàn balẹ̀ tó kájú èyíkéyìí ìṣòro tó ń yọ ojú wa lẹ́nu. Iléeṣẹ́ wa làwọn èèyàn ń júwe fáwọn èèyàn wọn tó nípèníjà ojú tán ti náwó náwó. Tótó kọ́ pẹ̀tẹ́ ẹ̀sìdànù nítorí rẹ̀ sí. Ẹ mọ́ làágùn jìnnà mọ́ o. Ẹyẹ fowó ṣòfò. Ẹ̀yin ọlọ́gbọ́n dorí ẹja mú èèyàn. Tẹ́ ẹ bá ti ri pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú wa tàbí a ní ẹni tó ń ṣẹlẹ̀ sí. Iléeṣẹ́ Òṣùlà Herbal ní kẹ́ ẹ mọ́ bọ̀ tààrà. Òṣùlà Eye Solution Powder. Òun ni gbogbo àwọn tó nípèníjà ojú tún ń lò. Tá fi ń mórí bọ́ lọ́wọ́ à ń náwó sí gbú àtù. Òṣùlà Eye Solution Powder. Ó ń mú ojú tó ń fú, tó ń rí bí ọyẹ́ bí ọyẹ́. Àtojú tó ń wò bàìbàì tí kò lè kàwé. Ka Bible mọ́lẹ̀ rekete ni o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé bẹ́yìn ò báyìí tí ìfìgòsójú. Ẹ̀yin ò kí ń rí nǹkan kà. Ìmọ̀ fìgòsójú kàwé. Ka Bible tẹ fóònù tẹ kọ̀m̀pútà. Kì í mọ̀ jẹ́ kí èèyàn ó múra sí n tí ń yọ wọ́n lẹ́nu nínú ojú o. N tó ń yọni lẹ́nu nínú ojú ló sì yẹ ká mójútó o. Kó tó di pọpẹ́. Mélòó mélòó àṣeyọrí tá a ti ní àkàìmọye ìjẹ́rìí níléeṣẹ́ Òṣùlà Herbal. Ṣé ti arábìnrin kan tó jẹ́ pé bí ò báyìí tí ìfìgòsójú kò kí ń rí nǹkan kà tọ́lọ̀ ń lò wá fún. La fẹ́ sọ ni àbí ẹni tó ti ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kíní tó ti ṣe lẹ́ẹ̀kejì tó jẹ́ pé n tí wọ́n ń torí rẹ̀ ṣe kò kúrò níbẹ̀ àbí ti arákùnrin kan tó ti lọ sí òkè òkun láti lọ ṣètọ́jú ojú ń bẹ̀ nígbà tó padà dé ṣe ló tún rí bí ọyẹ́ ṣe ló tún rí kùrukùru àfìgbà tó lewé àtegbò ilẹ̀ bàbá wa níléeṣẹ́ Òṣùlà Herbal lànà dànù fi dópin lórí ojú wọn o. Òṣùlà Eye Solution Powder tiwa yìí wọn ò kí ń kan sójú o ẹnu báyìí lẹ máa lò sí tẹ́ẹ̀sì mọ rí rìsọ́ọ̀tì rẹ̀ nínú ojú wa. Gbogbo ẹ̀yin ọmọ táwọn bàbá wa àtìyá wa ń pariwo pé àwọn ò mọ̀ rínà dáadáa. Tán ní ṣe ló máa ń dàbí ẹni pé kùrukùru ń bolẹ̀ nínú ojú àwọn. Nǹkan kan ń ṣe wẹliwẹli nínú ojú wọn tó dàbí pé ìrì ń ṣẹ̀. Gbogbo nǹkan wá ń jọ funfun funfun lójú grandma grandpa. Bọ́n ṣe ń kọlu gbá bẹ́ẹ̀ náà ń kọlàwo nínú ilé. Ẹ má mọ̀ jẹ́ kọ̀rọ̀ wọn oṣù wa. Àwọn bàbá àtìyá tó jìyà nítorí wa ká lè débi gíga ká lè jẹ́ èèyàn pàtàkì. Wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé. Kéèyàn ó fẹ́ jẹun kórìnà rí n tó fẹ́ jẹ ká lè jò ó wọlé ká mọ rú àlejò tó jẹ́. Àìṣe déédé ojú ló mú kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó lè rìn. Yorùbá ní ẹyẹ kìí fò kó forí sọgi bí ẹyẹ tí ò lójúkọ́ o. Gbogbo ẹni tó ń gbọ́ mi ojú ò ní relédè gbogbo wa o. Àdírẹ́sì wa nìyí o.
4: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀. Ẹ bọ́lẹ̀ ní Agri Bus Stop ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojú pa Asọ́lọ́ Bus Stop. shop yen street to wa legbere odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula ba nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti debe eli ki olokada ko ma gbe lo si abata lodo osula haba eyin ti yana paja ambe ni number 33 olohun adaba bus stop ni egbe daijimu road ni yana paja ni adojuko gowan estate e mo ba wa nbe ti osodi awani ladipo bus stop ni ikeja long ni lepo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba o
5: ero bani soro wa re o whatsapp number wa na si ni 07038615168 07038615168 07038615168 emule kan si 07038615168
6: Agbapo won so pe igi guguru ma gumi loju atokiri lati nlo amojuto irinu eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo oku wa wa nba mi e po ki oba wa nse akiyesi eyike ya pere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma bo lodo Osula Herbal otito inu ati iberu Olorun ni won fi nsise ti won ko rudura
7: ile ise iwosan ibile to bo Olorun mi ngba fun lowo lowo ni ile ise Osula Herbal awon ni won se agbekale Osula eye solution powder Osula antibiotic powder Osula herbal bitters ko se mo ni ni awon egbogi mete ta won won yi je o 3 in 1 package fun gbogbo aisan olojo pipe mete ta le ma gba gbogbo tin je ti Olorun anadanu a dopin ni o Osula bitters ko se mo ni ni o fun gbogbo ebi alayo ti ilera ara won to je won logun Osula bitters lo n fo orun todun todun kuro ninu agu ara a ma si adinku apoju sugar tomode tagba to ba n je todun todun afi kaya ni Osula bitters ninu le ko ba wa foro n todun todun kuro ninu agu ara wa bi suka ba po lapoju akoba to nse ninu agu ara wa ko kere o a ma si akoba fun oju ki je ke eyan ori na dada boju ba nyo ni lenu te eyan si ni apoju sugar afi ka koko toju apoju sugar kala afia ko le de ba oju wa ni o apoju sugar na lo sokunfa ifunpa giga a si ma sokunfa oju sisu ati aero orunsun a ma ba isan re eyan je a ma je ki ti owo tese o pon pepe eyin ti nto bi e merin e marun lorun kile o to mo Osula bitters ni ke lo nse le yin gbikin ke to le seyo eyin te nse gbonse kolie kolie omo nre wa tenu tenu omo nre wa tokan tokan irin kekere laarin eyin tin simi lai moye igba loju ona e lo Osula bitters pub omi kan le yin mu iki oda bi meji le fi seyo e pada apoju sugar to se akoba fun oju o na lo npa nkan olomokunrin mi ku fi fin ti o le gberi mo oun lo si waju ko to di pe elomi ni stroke a o ni rogun apapo se o ese na tun di jowo lo o te ba ngbo silent killer apoju sugar lo nje be o koni mu wa o koni mu awon omo wa o tomo kekere ta bagbalagba tan ba nje todun todun abi kaya ni Osula bitters ninu le o gbogbo isan ara to ti doku te ba nlo Osula bitters gbogbo re lo ma bo sipo Osula bitters oju lowo egbogi ajisanrin Osula antibiotic powder on lo sele keta re fun gbogbo eyan to ni chronic infection oju ara yin wa nkan funfun jade wa lati oju ara ti o te wa lorun inu wa nkun gurugbu nkan le mo wa lona ofun o nse bi kapo a o deripo Osula antibiotic powder lo ni agbara lori ogbologbo chronic infection to ti wo inu eje to ti di kokoro abejeje to mu ki nkan kan ma so kulu kunu kaka kiri ara wa ara nta wa ara nja wa je chronic infection to ti mu kelomi ko sa dede ma ru kan ma gbe gbogbo ayewo lelomi ti se pato to n sele ninu agbo ara won won o mo osula antibiotic powder a ma foro ogbologbo kokoro inu eje to n beje wo kaka kiri ara to wo dapa to fun apa ni isoro to wo dese to fun ese ni wahala to mu ki gbogbo ara elomi ko ma wuwo lati gbe bara se yun wa be lo nja wa je ara ma ta elomi laipo mi atapara osula antibiotic powder ohun lo gbagba agbarun wole o teyin ba nto sere sere gbingbin leyin gbinkin ke to le seyo eyo tin yo kin jade dada gbogbo awon agbalagba ti o gbologbo infection to ti so won di eni to ni prostrate ti eyo won o se be jade dada mo toju tun yoru won lenu kokoro inu eje to ti akoba fun oju o na lo sakoba feti o feti elomi o fi gboro mo gbogbo igba ni kokoro n jade lara todo eyin kokoro inu eje olojo pipe to ti fa ko ba sinu eje to ti fun wa ni ako narun to wo sinu oju to mu koju wo mo su to mu koju wo mo wo bye bye ti ko je kari na dada ba se fe eyin wa nri bi oye eyin wa nri kurukuru eyan to ni isoro oju to si ni ako narun be se nse itoju oju be ni ke ma se itoju ako narun o be eyan ba ni ako narun lara to lo nse ise abe foju o dabi eni to nge igi lori ti o wu tegbo tegbo ni o on lo ma nsi okunfa ti elomi fi se ise abe lekini ti won fi se lekeji nkan tan tori re se lo ton pada sibe osula aba antibiotic powder lo lagbara lori gbogbo chronic infection ati ogbologbo kokoro inu eje pelu ako narun ta ba nsoro nipa kafewe ategbo se itoju oju ati gbogbo aisan to le fa sababi re kawu gbogbo e ti gbogbo ti gbogbo olokiti bi obo osi o ile se osula aba ohun ni ke ma botara iberu olohun la won fi nsi se ti won o
8: tun tun leleyi o lati ile se osula aba osula bita lo nje bomo kekere tabagbalagba ba nje ntodun todun afi ke ya lo ni osula bita ninu le o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lowo igbanse to le koko to fun ni tia e ma lo egbogi alagbara bi ara osula bita gbogbo idoti to ti di sinu isan ara wa ti ko je komi ara ati eje ko rin lo ti bi to nilu eje to wa fa kapa wo ma wuwo kete wo ma wuwo irin die larin awa mi gule gule elome agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block mo elome ne badi osula bita ni ke ma lu e wa gba o akiesi kan pataki re ke ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile to n pariwo ogun ile ise osula aba awa kola ran won ni se o eyan legbata te fe ba wa dowo po aye ti sisile lodo wa o lori egbo igi osula bitas e pe wa lati foruko sile a o ma so adugo ibi ti e wa gbogbo isara to ti doku te ba nlo osula bita gbogbo re lo ma bo sipo o ma nre wa tenu tenu ogbologbo infection to wa ninu eje gbogbo e osula bita o fo danu ka wa moribo lowo ara yinu ara tita nkan to le mo wa lona ofun to n se bi kapo te o de ripo isan ara wa to n fa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula bita ni ke lo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu osula bita ojulowo egbogi ajisan
7: ni address wa ni yi o
4: olu ile ise wa wa ni ilu Ikorodu nibi gbogbo te ba ti nbo e bo le ni agri bus stop ni ilu Ikorodu leko egbe okada to nlo si asolo bus stop ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e ma ba wa pade ni first park bus stop te ba ti debe eli ki olokada ko ma gbe lo si abata lodo osula aba eyin ti iyana paja ambe ni number 33 olohun adaba bus stop ni egbe da idimu road ni iyana paja ni adojuko go one estate e ma ba wa nbe ki osodi awani ladipo bus stop ni ikeja long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba o
5: ero bani soro wa re o whatsapp number wa na si ni 070 38 61 51 68 070 38 61 51 68 070 38 61 51 68 Emule kan si 070 38 61 51 68 Oju oni relede gbogbo wa o.

0: Nigeria. Bi eto idibo gbogbogbo odun 2027 se sumo. O daju pe a o ni awon oludije to wo wa lati yan to yato sira. A le ni egbe oselu ti a nse atileyin fun to yato sira. Sugbon ohun kan lo so gbogbo wa po. Ajo omo orilede Nigeria nitori na ma se jiyan nitori oselu, ma se bu enikeni, ma se alemo enikeni, ma si se kolu enikeni nitori eni to fe dibo fun yato si ti e. Dekun ati ma ton iroyin eleje tabi ayeso oro ki a ko fi die mule kiri. Oro ta ba so loni ile fa iberu, ipaya ati iwa ipa lola. Bakan na nibi idibo duro sori ila pelu suru tele awon ofin ati alale dibo gege bi eri okan re se to so na bowo fun awon oludibo to ku bowo fun awon osise leto idibo ti je ki won se ise won bo ti ye won ti pe eto idibo ki se ogun oludije re ki se ota re awon iyato wa ninu osiri lasiko eto idibo ko gbodo di ohun ti yo so wa di ota ara wa idibo alafia bere pelu re je ki ohun wa han ninu idibo wa ki alafia si joba idibo wa alafia wa Nigeria wa dibo pelu ogbon dibo pelu eri okan dibo pelu alafia Nigeria yi ti gbogbo wa ni o ikede yi wa lati le share radio 103.5 fm
1: eje ka so wo poka
2: Kọ̀rọ̀ tó di sísọ èrò ní kọ́kọ́ jẹyọ sílẹ̀ lọ́kàn. Èdè láti fi ń de èrò. Ìdí abáwá táwọn Yorùbá máa gbé èdè lárugẹ. Àwọn orílẹ̀-èdè tó bá ń pọ́n èdè wọn lé a máa tayọ jaburata. Nítorí pé ẹni bá ń sèdè elédè, a máa rèrè lérò. Ẹni bá ń rèrè lérò, a máa ṣèṣe oníṣe. Ẹni bá sì ń ṣèṣe oníṣe ńkọ́, ìwà oníwà lórúfẹ́ onítọ̀hún yóò máa hù. Ẹni bá wá hùwà oníwà wàyí ò yóò jẹ́wọ́. Bẹ̀rẹ̀ sí ní sèdè rẹ lónìí, sọ sáwọn ọmọ rẹ, ará, ọ̀rẹ́, ìbátan, ojúlùmọ̀ àtàwọn alábàágbé rẹ. Má fọwọ́ òsì júwe lé bàbá rẹ. Ìwọ tilẹ̀ ti ń sọ tẹ́lẹ̀ kárí láì tẹ̀síwájú. Èdè rẹ òun ni ìdánimọ̀ rẹ. Ìtanijí wáyé láti Radio 103.5 FM tó kalẹ̀ kà sílùú Ìkòyí ní ìpínlẹ̀ Èkó.

ìgbàmí ìdánwò rẹ ọlọ́run bá ṣé tèmi nírè má jẹ òfo pàápàá jùlọ nínú oṣù tuntun eléyìí tí a tún ṣẹ̀ṣẹ̀ bọ́ sí láti oṣù bàbàbà tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀nyí eré ayọ̀ ìbùkún àti ìdùnnú ni ó ba gbogbo apáta pátá kò ní bà wá fún ibi bẹ́ẹ̀ náà ni kò ní bà wá fún ìbànújẹ́ ẹ̀pàpà ọlọ́run bá nínú oṣù yìí oṣù àṣepé òun ni oṣù àṣepé òun ni ó jẹ́ òun náà ni ó máa jẹ́ fún gbogbo apáta pátá tó 103.5 FM tá a bá wo ojú aago a rí pé aago mẹ́wàá ó ti ń ku ìṣẹ́jú méjì tó bá ti ń di gẹ́gẹ́ ní aago mẹ́wàá láà máa darapọ̀ láti mú ìròyìn àpapọ̀ yìí tó kẹ́yìn wá fún wa ní àṣálẹ́ òní 103.5 FM radio 1 lẹ́wà ẹ má yẹ kúrò ẹ má gbàgbé tó bá ń di aago mẹ́wàá àbọ̀ ẹ jẹ́ ajọ pàdé ní abala àṣà àti ìṣe.

103.5 FM náà lẹ́wà ẹ máa yí kúrò rédíò wa ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ kó àṣà lẹ́lẹ́ẹ̀kan sí ètò wa ètò yín àṣà àti ìṣèlú náà ló wà lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ mo rí pé yín oré orebente ó dá lórí ètò wa àṣà àti ìṣe ní àṣálẹ̀ yìí ẹ jẹ́ kí a sọ̀rọ̀ ní fẹ́rẹ́jógí ọ̀kan ní kí ni àṣà wa gangan nílẹ̀ yorùbá wọn ní àṣà ilẹ̀ yorùbá ó jẹ́ ohun tí ọ̀nà èyí tí àwọn èèyàn wa tí wọ́n ń lò láti fi gbé

0: ẹ ká lẹ máa ọ láti bọ̀ lẹ́tí ń pè yìí ètò ní ọlọ́run bá ló ń tó
1: ẹ̀rọ
0: ẹ̀ ismail kí lórúkọ yín láti bọ̀ lẹ́tí ń pè wá.
1: Àti ìjẹ̀ṣà Adéhùn.
0: Àti ìjẹ̀ṣà abilékọ Adéhùn ní àbí.
1: Bẹ́ẹ̀
0: ẹ̀ka lẹ́mà tó ṣé ẹ fẹ́ bá a mú ìkíní ni àfẹ́ bẹ́ mú òwe. Ṣé ẹ fẹ́ kọ́ wa bá a ṣe ń kíyàn ní àwọn apá ibìkan ni àbẹ́ fẹ́ mú òwe.
1: Ọ̀pọ̀ máa tóbi ọjọ́ mẹ́ta àti rí yín tó ọjọ́ mẹ́ta o tó kò sí ọkọ̀ o. Báwa ṣe máa ń kíyàn nìyẹn lọ́dọ̀ wa.
0: Ibo lọ́dọ̀ ti yín.
1: Kwara.
0: Ní Kwara, àwọn aráàlú orin. Mo rí àwọn aráàlú orin nìyẹn.
1: Lọ́rin.
0: Ìgbà ṣe ń kíyàn lọ́dọ̀ ti yín. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí ọjọ́?
1: Adéhùnmí.
0: Ìyáàfin abilékọ Adéhùnmí abilékọ Adéhùnmí kódà jẹ́ ká lọ báyìí. Tẹ bá ń kí àwọn tó ń ta ọjà ń kọ́ o.
1: Àwọn tó ń tajà.
0: Àwọn ará ọjà.
1: A ní ẹkú ọrọ̀ ajé o.

0: ba nki awon ara ile re
1: ado
0: oda e seun lati ableko dewumi e se adupe to 103.5 fm lewa e ma yi kuro asa wa ise wa ni asa yoruba ise wa e ko gbodo parun rara sa ba se nkiyan ba se saye si nile yoruba ah gbodo je kiyan ko kuro be lai lai tori ti ti lai lai bayi oni gbogbo eyan no fi nsapole pe ah mo jeri se mo pa won bomi wa to ye pe iya ati baba oko ati yawo to wa nbe won mo bo se nfi oju bara won soro ara won kankan nile yoruba ni to ba seju ah awon iya wa kare awon baba wa kare to ba seju sira won ni mo nkan to nsele eyin te ba jalejo to wa sibe to ba se pe won fe bura nkan kan fun yin ni ti won mo pe en bo tori awon igba mi wa won ti kin hello e ba ba yin radio yin sile ejo
1: e
0: kale sa o lati bole tin ko wa ki lo
1: ko e ma ti no ma pa no to
0: madam o da
1: deri bi o ro ko ko ko pa no to ye te go mi wa
0: be ni sa
1: do wa o mo ko si ma fu ju ba wa so ro go wo ro ke fi pa wa na ta go ro ni ni ro to ko mo ro ba mo la cha fi te go mi
0: mo ngba
1: so fi ju wa awa so ko si mo ko si lo je mo
0: omo ya kupa won ni ebi ibi te bi pa won de ibi te bo ti se pa won bi kan o ti se o je bi igba ta se be gbo dada sugbon ibi te bi pa won de ti ma mi n wo pe ah olorun a je ko mo re doju ti mi oju won fi ba won so enu e ka lesa o yes sir ki lo ruko yin lati bere tin pe wa
1: ana lo pote lati ago ti ko ya ge ni
0: ki lo ruko yin
1: Alalubarika
0: Alalubarika gbogbo wa lati agbo ti kuro lagege.
1: Okay.
0: Oh da, e ba mi soro.
1: Ba se bon ti no do ti wa.
0: Mm.
1: Ka ba ba ni kan le an se pe eku. Eku o.
0: Eku o.
1: Ba se pe aro ni. Eku o.
0: Okun o.
1: Eku eku ba se pa aro ni ke ka ro.
0: Mm.
1: I'm going to go to the house.
0: Bọ́n ṣe máa ń kíyàn lọ́dọ̀ ọ̀tí nínú ìyẹn àti bẹ́bá ṣe fẹ́ kí àwọn báwo lẹ́wà ṣe ń kí àwọn àwọn àgbẹ̀ yín báwo lẹ́ ṣe ń kí wọn ṣó yàtọ̀ sí bí yorùbá ṣe ń kí gbogbo àgbẹ̀ ní àròkọ bọ́dúdé alàgbà abdul alálùbáríkà èmi gangan alálùbáríkà ẹ ṣeun bóyá ó yàtọ̀ sí wọ́n ṣe ń kí wọn ní ilẹ̀ yorùbá torí ó dà pé gbogbo àgbẹ̀ náà ni àròkọ bọ́dúdé. Hello last call la wa re.
1: Hello.
0: Hello ẹ kalẹ́ o.
1: Ẹ kalẹ́ pé tó.
0: Pé tó ni ọlọ́run ló.